kinyi fun ojo eni ti atori ninu atalafe omo dupe omo yin olorun ni ogun fun gore re ti se ninu aye wa ojo eni ti se ojumo kini ninu osu owara ojo bo niyan osu owara dun gbe le meriji ni ogun akin le kan si pe lagbara ti ruwa osu yi ayo lo je fun ni kankan wo ye lati le se re fun ti ba ti ojo re mi ti pe ago meta o sati pe seju bi merila ye la koko yi ni eni afa lati bo awon oju ati osan yi mo so fun pe awon kan koda ninu awon akoko ti an lo lo yi awon isele jamba lo kan ojo kan ni aplapo lohun koda ni odun birin omo birin bi odun meta kan koda ni ari pe oku re ni won lo ba o ti o waye ni be ni nibo mi na nbe ni iha agbegbe ti andapin ni une lohun nje ari pe eniyan meji to je pe won je owo ti re pe won ta oti niyan to je pe won je pe ti olorun bawo ni se se wale omo gbon ekun re pe pa julo ari pe ni akuta nlo yin je epo wa je okan ti epo yin bo niyan to je pe wa de okan ti o tin lagbara o tin je inira fun awon ara ilu bawo ni eto na se lo si omo gbo ohun to je iroyin ti ati o ti le se re du patele jade gbogbo ni okan ti a o gbe a o ko jopo nipa ti iroyin ti osan yi e fi okan ba lati bo wa o ti je akinle kan si gbe yin so fun lati le se rido patenti ni e ti n gbo wa baye gbe bi ti ari mo so fun pe odomo kore odomo biri olonde bi meta abo baye je abi ko ti ni ju osu kan lo ko je pe ni asofe niyan oku omo yi o je pe won lo ri ni orun ojo ti anaki ni ti o sele o je pe enikan ti o ji ninu oku re ni ari pe won lo so oku omo yi si bawo lo se waye olorun kan ni o le se alaye yi nigbati eni yi se abapade ohun ajalu yi lese kese o sare si lo ba awon olopa je ogo ga awon olopa nigbati o debe ari pe won se gbogbo ohun ti re pelu awon oluwosan won ti gbe agbeye wo lati wo bawo ni kan se ri gbogbo ohun ti o se pataki ni pe omo yi olodun ko ti dibi osu kan lo omo na o ti ku odun birin ni omo o ti ku bayi bayi awon iroyin ti ari gbo ṣùgbọ́n a rí pé nígbà tí ó di bẹ́ẹ̀ a rí pé àwọn tí wọ́n ṣe aláṣẹ nípa ti ètò abẹ́lé ètò ààbò ni wọ́n láti gbọ́ sí wọ́n sì gbọ́ jẹ́ wọ́n wá fún àṣẹ pé kí ọmọ náà kí a lọ sí lẹ́yìn rẹ̀ mo sọ fún pé àwọn ìwádìí yóò máa tẹ̀síwájú bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ lápá jùlọ mo sọ fún pé nínú ìtẹ̀síwájú nípa àwọn àjálù tí ń wáyé lọ́kàn ọ̀ṣọ̀kan ǹjẹ́ ní agbègbè UNE ní pàtàkì ǹjẹ́ UNE nìyẹn ní ìhà ìlú ní ìhà wa níbí yìí ni a rí pé ọ̀dọ́mọkùnrin èyí tó jẹ́ pé ó ń ta ó jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó gba àwọn omibìnrin tí wọ́n ń ta ọtí wọn ní ní ọjọ́ ti àná yìí kódà pẹ̀lú gbogbo àwọn ibi tí ó tajà yìí wọn tí wọ́n gbé pọ̀ wọ́n ṣe gbọ́dọ̀ pátápátá ṣùgbọ́n a rí pé kò tó lọ àwọn obìnrin yìí wọn wá ṣe ìjábọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe tajà sí lẹ́yìn tí wọ́n sì ṣe ó sì palẹ̀mọ́ ó wọlé rẹ̀ lọ ṣùgbọ́n a rí pé ní ìdájí yìí ní kàbí aago mẹ́fà àwọn tí wọ́n ń ta àwọn obìnrin tí wọ́n bá tajà yìí àwọn ni wọ́n dé tọ́jọ́ pé wọ́n bá òkú ọ̀dọ́mọkùnrin yìí ǹjẹ́ ó ti kú báyìí nígbà tí wọ́n sì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ké tọ́jọ́ pé wọ́n ké sí àwọn tí ẹni tí ṣe aláṣẹ agbègbè yìí tí ó sì sáré wá wọ́n ti wá wo kí ni ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí ó nà dé kódà níbẹ̀ ni wọ́n wà tọ́jọ́ pé wọ́n ń wo òkú yìí kí ni ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wá rí pé arákùnrin yìí ò pokùṣọ́ kí ni ohun tí ó ṣẹlẹ̀ tí ó fi pokùṣọ́ náà ni ọlọ́run pẹ̀lú ọlọ́run ni ó lè mọ ohun tí ó ṣẹlẹ̀ báyìí tó jẹ́ pé ó fi ní èrò láti jẹ́ kí ó pa kí òun para òun jẹ́ orúkọ ni Yarugo Suana tí ó jẹ́ ẹni ìyá atakura lọ́hún àní pàtàkì tí ó jẹ́ ọmọ mátèrè ní dasari náà ni ẹni ìgbé wà nínú rẹ̀ ni wọ́n gbé àtọ́ pé àwọn èèyàn kan gbájọ tí wọ́n ń ṣe àròyé lẹ́sẹ̀kẹsẹ̀ wọn tó pé aláṣẹ agbègbè yìí náà pé ohun mìíràn tún ṣẹlẹ̀ ǹjẹ́ obìnrin kan tí ó tún jẹ́ òun náà tí ó jẹ́ olùdarí ilé ìta ọtí yìí òun náà pọ̀pọ̀ jáde kúrò ní ayé nígbà tí wọ́n fi débẹ̀ ṣùgbọ́n tirẹ̀ ohun tó ṣe pàtàkì ni pé ó ti ṣe àìsàn ní kò ju àìsàn ráńpẹ́ ni ẹni yìí ṣe arábìnrin ni Tawi Maren òun náà pọ̀pọ̀ wọn ni oní agbègbè Kọ̀bìlì lọ́hún ẹni ti àkọ́kọ́ òun jẹ́ ti ìhà Mátèrè ní Dasari níbẹ̀ ni òun gbé ìlú rẹ̀ wọ́n sì ṣe àlàyé fún ẹni tó ṣe adájọ́ pàtàkì tí ó pa aláṣẹ pé kí wọ́n gbé àwọn òkú méjì kí wọ́n lọ sí wọn lẹ́yìn àwọn ìwádìí tí wọ́n ṣe ní ìkẹyìn ni mo sọ fún mi pé àwọn ọmọ tí wọ́n ń bẹ ní àwọn ará atakura tí wọ́n ń bẹ ní ìhà yẹn wọ́n ti gbára wọn jọ tó yẹ pé wọ́n gbé àwọn òkú méjì jẹ́ òdì sísìn báyìí ẹ̀yin ènìyàn wa
ri bi ile aye se nlo bayi nje ijoku awo ma se iwadi kini un ti o sele to je pe irufe ajalu ise waye lolokan o chokan bo un ti ari lati so nipa awon ohun ti sele lati bi ose kan seyin niyan be gele mo so fun pe nipa ti eti kan awon ile ita epo oyibo pataki de ebe ne a ti akesi pe ninu awon ile ita oja won ti ade kun station kola ne a pe bi pe epo ko wa simo ne o ti won la ni isuru to pe awon eyan nigba ti won ba debe kola epo si won si nse ri pada ohun lo je pataki laarin yen oka laarin awon to pe won je oniri won na ko pa jakide pe na nigba ti o se o tara sese lati lo nigba to debe won ni epo na ti tan bayi lo wa fun won ni ore ofe lati pe eniti oje oludare eto oko owo ti abele eti anape ni director de commerce interior nje ni watin se luran apo ninu awon alaye o so bayi pe be abawo nje ile benin mo ti gbe igbese pe irufe pe ke o pe ko ma se ku bodo waye sugbon ti o se pataki ni pe epo eti a ma nlo ni ojojumo oje million meji ole degbeta 2,500,000 lititi a ma nlo ni ojojumo ni ojojumo lo fun ni gbo ile benin la koko sugbon eti o je ti ijoba eti nse ti ijoba ni liti degbeta ti anape ni 500,000 lit ni awon nlo fun awon eti won lo ti ko jemo ti ijoba ti o ya to city ijoba eti anape ni awon ti aso pe informal awon won lo bi million meji ni ojojumo ari pe awon ti bole bayi o lo fa to je pe nigbati awon eyan ri pe ti eti ko se ti owo ijoba nigbati awon ti won ta won yi ti o re ti wa gunle to je pe a o ri okan apo meji apo meji apo kan dipo mejo abi apo kan dipo mejo to pe won ta a si ri pe ninu ibi ti o se ti ijoba o je apo kan o di pon mesa ko ni bi o di pomokola ni o ti won ta ibe ni ari pe opo eyan won ti da lo ni ibi ti a soro si isubo o wa je enira nigba ti o je pe awon ni ti won ti mo iye won ba ti won ma nlo ile wa fa to je pe gbogbo awon eyan won da si ibi ti o je ti aye ti ijoba lo fa to je pe epo na o wa je ohun enira ni ojo ti oni nje ati se lora apo ti o je ge bi oludare eto okowo ti abele je ana pe ndie to le commerce centre o wa so ba pe ni ojo ti oni nje nigba ti en to je are le wa ni sisin yi ti o ti je alakoto ti moto eto ibuna wa ti fo pamo ni gba na o ti gbe awon igbese nje ni ojo tin ku si pe ka ma so pe epo si epo nbe sugbon nitori pe awon ti o je pe won gbodo ni ari pe gbe wa sogbon fun mo lo fa to je pe awon yen won da awon ti ko lo si ibi ti o je ti iwon sa lo ni ebe ti ijoba nje ni ojo tin ni ohun to wa so pe boya o le wa sese nigba ti epo na yo wa de won le wa fikun oniko ti iburu ole wa sese pe ki ijoba na ko ka ki o wa fi tirekun sugbon ari pe ni ojo ti mi so fun yin ninu ti se ti ijoba oje apo kan o di pon mokan la sugbon ibi ti oje ti awon ti won je ti aladani won yi ile yi apo kan dipo mejo abi apo kan a le ri be ni ojo ti oni ojo nkan ti o fa idamu ati isoro bo la si mo pe akuku ti e wa yi gbogbo re ti nira bayi owo ko wa si gbogbo nkan ti won ohun oja ko wa ti ko je nkan ti a tun le se mo yari pe nigbati bawo la se nlo bayi pelu ohun ti o sele nkan ti a ma bi ara ni ojo ti oni gege ni fun awon ti won lo gasi ninu awon ile ati ri pe ni gbakan o na popo je isoro nitori pe ti aban lo gasi won yi a ri pe awon ile ise ti won gbe awon igo ijade lopo won po to je pe nigbati ebara igo gasi ni ibikan ti ibi aye na ko ba ni gasi o soro fun lati tun lo ni ibomira ke gbe igo ti e fi ra ni ibi kakep lo ni ibomira yari pe ninu ipade awon akoso ijoba won wa se alaye pe o le wa sese ki awon ti won se eto ki won dori kodo lati pa enu opo ki won se eto na kulo je nkan ti o ni idosoke na ni mo so fun pe ni ojo ti ana alakoso ijoba ile ati moto eto idoko wa ti omi se agbara arabere wa sadia asuma ona ni eni ti o se ipade pelu awon ti won mojuto eto awon gasi yi lolokan jokan lati gbo sira won bawo la se se to pe o je anfani fun awon omo ilu
ja ninu ibosira won yi wa fi yera won pe o le o yo waye ni aipe to je pe ibosira yo waye nigbati e ba ti ni igo to ba je pe ti ala pe ni petro nje ti e ba ti ni lowo ele lo ni ibi ti elomiran tunta ti ki se ti petro yi ti elera gas ni owole mo so fun pe eto yi won ti mu kale ni sugbon ku ti a o ti fi o te si o fun pe a o mu suru je na ki a tori pe gbogbo ti an so yi ki o le yon ka ti o mu na ko gabi oro ti aribo lati enu awon ti won bojuto eto yi ninu ipade ti o jade ti a se ni ojo ti ana gbogbo ti egbo wa mo ni iroyin ati osan yi ko ni jubai lo ohun ti o se pataki ti lati mo ni pe awon ajalo ti o se n waye lorokan ojo kan mo so fun yin ni aplakwe pataki ni azobe lohun odon biribi ti o ti ni bi osu kan won se abapade oku re ninu awon abe ege kanju gabi ohun ti aribo leyin re nje so fun pe ni abugbe une nje eniyan meji ti won je awon ti won ta ile oti nje yarigo suanu ati arabiri ti oruko won se tawema ren awon koko won jade kuro ni aye kinu to sele je to ba ti ya awon alaye ni e kuro ra awon jabo awon ma se alaye fun adupe fun rofete lati bo ri lati enu awe bo ni ko nje ti se castero agbaka lo mo to erwa ipade ba o tun di ojo la mo ki pe ko di gba.

ìdí yìí o mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí yìí o mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni.

0: akọjilogbẹrin jáde o ọkọrin kì í sàtsàríkẹ bàbá ìsìlámì àmì ọpẹyẹmí àdùkẹ dọlàrin ọrẹ náà dìmọ láyọlé ọkọrọ fíyà o èèyàn mújì dàtò ní àpèká ìdẹ́mi oníjó mi dáńsọ ọmọ aláàjì dání yóò mú ní gbòòsù.
1: Àtidé ìbàlọ́wọ́ ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run mo sì bá gbogbo ẹ̀yìn àgbà tẹ̀jẹ́ kan máa yọ wá ní gbogbo àwọn ọjọ́ akéyìn pé ku ọjọ́ ìní nílé kolódò ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa ní òkè rere ọjọ́ ìní ti ń se ọjọ́bọ̀ ojúmọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún tàmọ̀ sí oṣù àwàwà ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n akéyìn o pé ẹ ku dédé wò yìí ọlọ́run ọba lókè lórí òjò púpọ̀pọ̀ tó ń rọ̀ yìí kò ní ba oúnjẹ fún wa orúkọ ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀ lọ́ọ̀kan báyìí òun ni àrẹ̀mọ̀mọ̀ síjú ní ẹ̀bà kejì lọ́hùn ní bọ̀dá bá ti ń se.
2: Ti ẹ ti nífẹ̀ẹ́ láti mọ̀ gbọ́ láti lè ṣe nípa títí ǹjẹ́ ó rí ọ̀fẹ́ ní fún yín ní àkókò yìí àwọn kòkà àwòrí ọjọ́ mùsùlùkù ọ̀gbẹ́ni àrẹ̀mú. Àwọn bẹ̀rẹ̀ tó wá.
1: Pápá àwọn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ lórí bàbá wa wọ̀n jùlọ ìtí a mọ̀ sí olùfẹ̀sán. Àwọn ni wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni ní àdúgbò kedàmálọ́hùn tí a mọ̀ sí lẹ́sàsúrẹ́ àbí èyí tí a mọ̀ sí olùgbané ní kedàmálẹ́ lè gbé rí wọn. Wọ́n gba ojúlé iṣẹ́ yìí láti fi kí gbogbo àwọn olùkọ́ ojúlé ẹ̀kọ́ ti àwọn pé ẹ kú dédé wòye àwọn tí wọ́n ń ta àwọn ọjà fáwọn ọmọ gbogbo yín la kí pé ẹ kú àsìkò yìí wọ́n ní àwọn kí gbogbo àwọn ìdílé àwọn ẹbí tara tó jẹ́ pé ẹ ń sàtìlẹyìn wọn láwọn kí ọlọ́run ọba lókè kọ́ jẹ́ kí ajẹ́rẹ́ àwọn ọmọ yìí o àṣà fásikò yìí a fi kí gbogbo àwọn ìjọ ọlọ́run pátápátá ìjọ mẹtódísì wọn láwọn onígbàgbọ́ yín pé ẹ kú àsìkò wa àwọn ọmọ ìlú kẹmọ tí wọn bẹ lẹ́yìn odi ẹ máa kú èrò kò délé ayọ̀ làwọn máa fi ṣe àsìkò yìí jẹ́ bí ẹ bá gbọ́ okùn yín láti ẹnu bàbá wa wọ̀n jùlọ tí a mọ̀ sí olùfẹ̀sán àwọn ni wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni tá a mọ̀ sí lẹ́sàsúrẹ́ àbí olùgbané ní òkè dàmà lọ́hùn pé ká mọ̀jú ká máa mìlẹ́kì o.
2: Adúpẹ́ ọ̀gbẹ́ni àrẹ̀mú bàbá wa tí wọ́n ṣe Adéyínká lòrà ó jẹ́ pé orin tí a mú fún ọ ní ọjọ́ tún ní ọpẹ́yẹ ọ bàbá nítorí pé
1: ọpẹ́yẹ ọ bàbá àti bàbá wa lòrà.
2: Bẹ́ẹ̀ ni olóhùn fi àkókò yìí láti fi ké àwọn ẹni wọ̀nyí ó ní ẹbí ìbíyàwó ẹkùn láti kí wọn ní àkókò wọn kó àsìkò wa olóhùn fi àkókò yìí láti ké bàbá wa Chabi Alphonse nílùú Sàbẹ̀ lọ́hùn ìyá wa Chabi Celestine tí alápè ní abọ́nbẹ́sẹ̀lmọ̀ màmá wa oyè wúsì bẹ́ẹ̀ ni akí wọn iná màmá Chabi Susanna kí o ti ṣe màmá gẹ́mọ́ bẹ́ẹ̀ ni ẹni wa ti ń ṣe bàbá bíyàwó ẹ̀gí Nicola kí màmá wa bíyàwó máa ṣẹlẹ̀ ẹni wa àgé bíyàwó Joachim yàwá àgé bíyàwó Adelaide yàwá àgé bíyàwó Colette bẹ́ẹ̀ ni yàwá àgé bíyàwó Jeanette àti kí bàbá Jera Ernest bíyàwó Odette bíyàwó Jeanne bíyàwó Victoire olùkọ́ ìrọ̀sìn àkíyò àwọn ìgbàgbé Adéyínká doyin ìyàbọ̀ tóbi Alice kí ọlọ́run aláàánú kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan olúwa fún yín ní àlàáfíà tí ó péye ayọ̀ ní fún yín jẹ́ kí ọlọ́run nínú àánú rẹ̀ kó jẹ́ kí ààbò rẹ̀ tí ó dájú olóhùn sí fi àkó láti kí gbogbo àwọn tí wọ́n bẹ léṣẹ́ rédíò pàtẹ́ǹtì àrẹ̀mú ọmọ aṣáájú pẹ̀lú jíráàlá kí yín pé àkó àsìkò wa ǹjẹ́ ó máa dúpẹ́ bá wa ǹjẹ́ ọlọ́run á máa bùkún yín o ẹ ò ní ṣe àwọn tí wọ́n ń gbọ́ wa ẹ̀yẹ ká ṣàtẹ́yìn fún bàbá wa Adéyínká lòrà àkíwọn ọjọ́ tí ò ní pé àkó àsìkò wa àlàáfíà lù fún yín.
1: Bàbá Adéyínká lòrà kẹyìn ẹ̀kọ́ akitiyan ọlọ́run ọba lókè ọlágbára ìlàkú fún ni àlàáfíà ọ̀dà ó máa tẹ̀síwájú nínú àwọn ètò yìí láti fi lé bàbá wa Alhaji èyí tá mo orúkọ rẹ̀ sí Alhaji Agani Amusa tí wọ́n ń ṣe Ìfẹ́wùmí Oníwòsàn ni wọ́n jẹ́ nílùú Paraku ní àdúgbò Kànàgbẹ́ lọ́hùn wọn láwọn fa àsìkò yìí láti fi kí gbogbo ẹ̀yìn ẹbí tara ìbátan àwọn kí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ojúlé wòsàn àtàmọ̀ sí Ìfẹ́wùmí pé ẹ kú iṣẹ́ àwọn ọmọọṣẹ́ tí wọ́n ń kọ́ṣẹ́ wòsàn wọn láwọn kí gbogbo yẹn ọlọ́run ọba lókè kó fún yín nímọ̀ àwọn fi àsìkò yìí láti fi kí gbogbo àwọn ìdílé ti àwọn ìyàwó àwọn ọmọ bàbá tí àwọn ta mọ̀ sí Paul Agani tí wọ́n lọ nísìmí àfẹ̀yìntì ẹ̀wọ̀n láwọn onígbàgbé gbogbo àwọn ìdílé rẹ̀ pátápátá ẹ̀yin ọ̀rẹ́ tẹ́tí dorúkọ tàwọn ọmọ tí wọn ò lè dárúkọ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ẹ̀ má bínú jẹ́ wọn láwọn fásikò yìí láti kí pé ẹ kú àsìkò wa o Alhaji wa ta mọ̀ sí Alhaji Agani Amusa Ìfẹ́wùmí ní Kànàgbẹ́ lọ́hùn bí àwọn ni wọ́n tọrọ àwòyé Ika ma ju ka ma meleki.
2: Adupe baba ti o se sumanu majidi baba ile eso. Salamu aleikum olofi akoko yi. Olorun fe lati dupe fun ore ofe anfani ati alaafia to Olorun fun ojojumo lati ma sare lo tun susin. To je pe o buburuka ko sele si awon be ni lagiri ko de ba awon Olorun ki pelu yawo ati awon omo abo ti o daju Olorun fi n bo awon ojo tun je ko ni ka ni ori ni akoko yi. Gbogbo awon ara adugbo titiru akiyin awon agbagba awon ore aki eni ko kan yin. Gbogbo idile kulibali ni le bene lokojo ka ki yo be si ni gbogbo awon ti won ti je pe ti olorun je ki olorun ni anu re oju anu re ko ma fi gbogbo awon oku wa ni ojo ti oni be si ni gbogbo en ti won lati nitori pe baba ile isu ni awon ti won je isu no do te won lawon ki pe e oni si ja oluwa nigba ti o ma se e oni owo ti o gba na e oni fi se omira ohun ti o ye to pe e o fi ni ere ni ojo to na je ti yin be ni to pe ni awon ayeye inawo lorokan ojo kan je ma se wo omira mo e ti te won lagu aguka wo te ba pe won lawon ti dogba lati da yin lohun iba se awon ibori ti anda ko ni ba sabi awon ijoko be ni awon aye lorokan jokan ti ba fe je pe won to je pe won da ilohun baba tamalek awara ki pe ko ojo ti ni alafia ni fi te ma woroko en gba lokan lati le se radio pratinti welam
1: oda ninu itesi waju ala o firi baba wa won gilo tamo si saliu je ibe chef cité ti gbugbu amo si won la won fasiko yi lati je ki won fi ki eni wa won gilo ti nse yawo ta won lobe didun ona lobe didun a ki won Amos Alimat je won la won ki won pelu awon mo won Aliu Isaku ti won se weda ti won jo ni ta mo si sude won la won ki yin Aliu Subeda tu ti an pe ni ya beji awon ayo fun gbogbo yin patapata o baba wa chef cité won la won fasiko ki eni tin se baba yawo ta won Amos Zul ni o ke da ma lohun pe e ku asiko wa Olorun oba loke oba lo abi je ko fun ni alafia chef cité ibe awon ni won toro awo yi awon ma tesiwaju
2: ka dupe baba wa ti won se Gaspar Ajiba balogun won ni akoko yi won na fe ni pa ti eto yi lati dupe fun gbogbo awon ti won duro ti awon ni akoko iku baba ti awon ti a lo se siku ni ilu kabo lohun baba wa oruko won ni Jesu pe bi won lawon ki gbogbo awon ni woyi pataki aki Alhaji Seydu Akinyo be ni arakore re yaya aki won egbe ife dapo adupe fun fun gbogbo ti e se baba wa Musa Felix Oyinbo oloda won lawon ki yin ipe ku aduro ti Oluwa bukun yi ko ni tambe papa wa elija won lawon ki wo awo sebastian ilede akin pelu dile yin pie jagun gbogbo e ti e kuro lati lo paraku lati ba awon nipe ninu isiku baba ti awon ni luka bo won lawon ki pe oluwa ko nje ki a fi be san fun abe ni ebukun olorun a ma wa ninu aye yin nje lati se Gaspar Ajiba balogun ni otorawe lati ki ni ojo to gbe lare mu
1: oda ninu itesiwaju ala o fi re eni wa won julo baba wa ti amo si titi lope tola tola ti won gba ojule se wa lati fi ki eni tin se yawo ta won lawon ki won eni won julo je iya lata ki won nigbagbe iyawo ti awon ta mo si keni bare latifatu je aki won pe eku asiko yi awon ore awon egbun aburo lapapo ni awon ki lati won gbagbe baba wa apado marcelin atipa fidelia ki won ya alata won lanu gbagbe yin o olobe didun akin gbogbo yin patapata mama basen paru ya yasint won lawon kin o ibi ti egbe wa olorun oba loke ko ma fi abure bo ni kokan baba wa won julo tamo si titi lope tola tola awon ni won toro awo yi ka ma ju ka ma meleki
2: adupe baba ti o nse tijari mashuri de victoire won la tun fe lati dupe nitori pe ore na eyin gbogbo igba awon eyan won tun sowo si awon ni gbogbo ayin to je pe leyin ti awon ti se adura ojo goji ti baba ti omo baba yesufu ti jani enkraba ni ilu paraku ni biyi won ni gbogbo awon ti won duro ti awon ti won pe won awon to pe won tun se nkan mira ti won ne won ne wa si awon olorun ko ni ba ari na je oluwa ma bukun ayo ni o bi je ti ni ojo ti oni olo fi akoko lati ki baba wa Alhaji Yusuf sule papa ajuen awon yawo yawo re ya fi so akin pelu awon mo e oni se se ni ojo ti oni baba ajo pe won lawon ki o pelu yawo yin ati gbogbo awon yawo awon mo won lawon ki pe ko ojo ti oni gbogbo awon ti won ti daruko ti awon mo awon ore olofi akoko lati ki atipa ere koro pata kini pe oluwa ko wa pelu yin gbogbo awon ti won ku ti won duro ti awon ni ojojumo ni ojo ni tiyin olorun wa bukun yin loporopo ti jani mashidi won ni ki akin pe eku nawo eku aduro ti ni akoko yi o
1: oda je baba wa won gilo ti amo si falaju joseph nugule se atem ti lu paraku ni won gba ojo le se wa lati fi ki ebi tara iba ta gbogbo eyin ti en ra awon ja pepepe ni shop ita won lawon ki ni eba le buredi tamo si la rosette ni depo ya kamari awon ni gbagbe yin gbogbo eyin ti en ta awon oja pepepe ni depo abi ni oja nla atajere fun gbogbo yin patapata gbogbo eyin ya loja baba loja olorun ba loke koni ye ki adagbese atajere lo mo loja nje won na won si ba fasiko yi lati fi ki oba awon dacha ni lu parakunbi ireto ni bundaru ki olorun ba loke ki oje ki bata pele si oba ki adepe lori ki asepe lonu oba awon yaba won lawon kin awon mewaba ki won ni ireto lohun ni bundaru je oba awon dacha won lawon kin o pe eku asiko yi lati odo alagba wa ti amo si falaju joseph lujulese atm ni depo ni won toro awe yo
2: be ni baba wa ti won se idrisu ope yemi aila je adupe fun won awon apopa won ti gbese kan ni ben si leyin eku ya won ni ose ti koja lohun ya wa woru chabi este anike je ki olorun de re fun yawo gbogbo awon ti won ba awon debe pataki egbe ife ta won lawon kin loko ni lobere fun gbogbo okun eti ki awon lokan ojokan gbogbo awon ti won be ni ilu para gbogbo awon ti won be ninu awon agbugbe iba se ilu chauru sase se paraku ilu ndali ilu niki perere ilu kalale ilu bebereke wa kieni siende akieni kokan yo ipe olorun abukun ayo ni fun yo olorun si pin ki awon ore ti won je oluko ti won to awon leyin ni ojo sade ti okoya olorun lati de ni ilu save fun awon ayeye adura ati iyawa olorun ko ni pin sile olorun ko je ka fi be san fura wa ara koko afi akoko yi baba wa idrisu okoyemi aila akinyo akin pe eku ara fera ko eku iyawa won lu ati won ni tori pe ara papa oje ki a to iyawa sugba mo pe awon obi won ki to wa je olorun ka tu ninu o leyin iku mama wa oburuko isere si yo oluwaduro ti gbogbo idile na olorun ati alaabo fun yin akinyo baba wa idrisu okoyemi
1: beni okoyemi idrisu eku ara fera ku olorun oba lo ki ko je ki eyin iya ku dara iwaju ti won koju si ki o dara je ki olorun oba lo ke ko pa asise re re e ku suru awon ma teso ninu olorin wa die
2: e o da ha lo ninu olorin wa nisisin yi baba wa ti won se opeyemi awon ma gbo baba o tun soro ma
1: eh

0: ẹni ọpẹ ló yẹ olúwa ọlọrun gẹgẹ bàbá ṣe bèrè jẹ wọn tọrọ ìrànlọ ní ọjọ tí ò ní bàbá wa adéyinka lóra tí ẹ bá fẹ tí ẹ bá ti rí wa lè ṣe ẹyọ adébíyì tó yẹ pé gbogbo àwọn tí ó jẹ ohun tí ẹ fẹ láti ṣe fún láti fi gbé bàbá wa kẹ fi gbé wọn sókè jẹ àti ń bẹ pẹlú yóò torí pé iṣẹ tí àwọn ṣe ni láti máa ṣe ìrànlọwọ ẹni tó bá ṣe ẹni tí a bá ṣe lórí tí kò wá dúpẹ jẹ tí a bá ṣe àwọn ìpè bàbá yóò dúpẹ fún yín ọkọlọkàn jẹ ẹ má ṣe fi bàbá sílẹ o wọn retí yín o fún gbogbo iṣẹ wọnyí ọgbẹ rẹ mú.
1: bẹẹni ǹjẹ ìrànlọwọ ṣe pàtàkì nítorí pé ẹbí ẹni bá tó bá ti fi wọn ni tí ò ní kó mọ dájú pé ọpọlọpọ ló lúwa fi rọpò fún ẹni tọhún bí a bá ní ká ṣe fúnra wa fún ìlọsíwájú kí bàbá náà kí ó tún lè ṣe àwọn àwo mìíràn jáde ètò mìíràn ó dá àdúpẹ lọwọ yín ó dá àwọn máa tẹsíwájú nínú àwọn ètò yìí láti jẹ kí a rí bàbá wa wọn jùlọ yìí tí a mọ orúkọ rẹ sí ṣẹfùsìtè ibè ǹjẹ tí wọn ti a mọ sí ṣẹfùsìtè tí wọn tọrọ àwẹ láti fi kí ẹbí tara ìbátan láti jẹ kí wọn fi kí gbogbo àwọn tí wọn dé orúkọ ta àwọn mọ ní pàtàkì jùlọ ẹni tí ń ṣe alága ìfẹdódùn ti agbègbè jẹ ẹni wa wọn jùlọ ní ọwọ ṣẹṣù mọgàjì wọn láwọn kí wọn gbogbo àwọn ìgbìmọ ti ìfẹdódùn ni àwọn kí pé ẹkú àsìkò wa ìyàwó tí àwọn amòsùn alimatu àkí àwọn náà ẹni tí ń ṣe bàbá ìyàwó amòsùn marcelin kí ọlọ́run ọba lókè kó fún wọn ní àlàáfíà ní àdúgbò nouveau quartier pẹ̀lú ìyá àná àwọn ìyá ìyàwó tí àwọn tí a mọ̀ sí àgé mẹ̀mú tá ń pè ní àjẹ ìyá wọn láwọn kì í pé ẹkú dédé wò yìí láti ọwọ́ bàbá wa láti wá kí ẹni wa wọ́n jùlọ aliu masudi pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n bẹ ní ẹ̀yìn àwọn ilé tá a mọ̀ sí lójúmọ́sọ̀sì o a tún wá fàsìkò yìí láti fi kí aliu eliasu tí wọ́n ṣiṣẹ́ nílé ẹ̀rọ ńlá tá a mọ̀ sí ẹrẹ́tẹ̀bẹ̀ tí wọ́n wà ní sinmi afẹ̀yìntì ni wọ́n ń bẹ níwájú àbílẹ́yìn ojúlẹ́kọ̀ gíga àdúgbò kedama lọ́hùn àkí wọn bàbá wa mọ́gàjì sẹ́ẹ̀jù pẹ̀lú ìyàwó rẹ̀ wọn láwọn kí yín o láti ọwọ́ bàbá wọn yóò tá a mọ̀ sí ibè yẹ wọn láwọn kí gbogbo yín pátápátá bàbá ṣẹ́fùsìtì a ó máa tẹ̀síwájú nínú
0: àwọn ètò adúpẹ́ bàbá wa lẹ́kàn sí tí wọ́n ṣe àkànní adé jẹ́ olóhùn fi àkókò yìí láti kí gbogbo àwọn ẹbí àwọ ẹkùn pàtàkì olùkọ́ wa tàbí alphonse mọ́ wa tàbí celestine tí a lè pè ní abomi selma yàwá charles jordan akinyewo bí àwọn masoni gbóyin akish ajeran ernest bí àwọ ẹgi nicola akinyewo agi bí àwọ jọsìn agé bí àwọ adelaide akinyin yàwá oyè wusin akinyewo bí àwọ det adupe jeanne victoire gbogbo yin aki ọlọ́run àbùkún yóò agé constant olùkọ́ flora pàpà bí àwọ akinyin gbogbo ẹ̀yìn tí ẹ ti dárúkọ tẹ̀wọ́n láwọn kí lọ́rọ̀ kan jọ̀kan bẹ́ẹ̀ ni olóhùn fi akúwé láti dúpẹ́ lọ́wọ́ ìdó firime akinyewo tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń la igi nìyẹn sí akinyin àbí ṣeré
1: kafinta
0: bẹ́ẹ̀ ni aki òṣìṣẹ́ ẹni tí wọ́n ń gba iṣẹ́ ṣe ǹjẹ́ tupé akinyin pé ẹ̀kọ́ jọ tùnú kadi gregor àdúpẹ́ o gẹ̀ú gaston pẹ̀lú akromesi simeon wọnà kí fàdéyàn ti charles ti ń ṣe

pẹ̀lú olórí àrà òmùra amọ̀pẹ́ ọ̀pọ̀ ni wọ́n ti fẹ́ra orin yìí tí wọ́n ti ń jó lọ́ọ̀kan ìyá kí wọ́n kú ojú ọlọ́run ọba lókè jẹ́ kò ní jẹ́ kí bàtà wá kọjá afasikú àfikí bàbá wa wọ́n jùlọ mọ̀ṣà ìdótòmà ọkọ̀ ìyá kàmí ọlọ́bẹ̀ dúdú wa kí wọ́n mọ̀ṣà ìdótòmà kí ibi tí ẹ gbé wa ẹ máa fi ìgbádùn kẹ máa fi ṣe ayọ̀ ní àsìkò yìí títí lọ pẹ́tù látòlá kí wọ́n ti wọ́n gbádùn orin yìí pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ àbí àwọn ìdílé bàbá ṣẹ́fì tẹ yíbe ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ní àdúgbò òkèdàmà lọ́hùn jẹ́ àkíyẹ̀yìn náà ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú díẹ̀ lórí orin ká tó tẹ̀síwájú lórí àwọn mélòó kan tí wọ́n kù tí wọ́n tọrọ àwọn àwo yìí ó ti yà o

0: igbákẹta alága nítorí pé aago náà ti lóku ìṣẹ́jú mẹ́ta fún ata láti lò pẹ̀lú ní ọjọ́ tòní. Adúpẹ́ Akinyin wo ẹ̀jẹ̀ má bínú sí wa rí pé a ò rí ọjọ́ mú sunlókùn fún gbogbo ètò wa ti ọjọ́ tòní àti ìdúpẹ́. A fi àkókò ewu àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa gbogbo ìdílé balógun babalọ́ àfùdá Akinyin o. Bó ìdílé Awẹ́làbí ṣe Akinyin, ìdílé Atípa Akinyin o, ìdílé Ògúrẹ́mi Akinyin, ìdílé Mọ́dágbóná Adúpẹ́ fún, ìdílé Olú, ìdílé Agbàṣí Akinyin o, ìdílé Kòṣòrò Gbéná Kíkú Ẹ̀kọ́ ọjọ́ tí ò ní, ìdílé Tachin Akinyin o, ìdílé Yawa Biao Ro Tomatet Akinyin, ìdílé Egúṣọlá Gbéná Adúpẹ́ fún pé àlàáfíà ọkọ máa, ìdílé Àgbòkun Akinyin pé Ayọ̀ yóò máa jẹ́ tẹnìkọ̀ kan gbogbo ẹni tí wọ́n
1: bẹ́ẹ̀ni wọn ní egun náà ló ń kẹ́yìn gbalẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bọ̀ tọ́ pé aláti ké bàbá wa aláàjì ẹ̀mí ibrahim síléwò láti ojúlé sí ọlọ́run bẹ̀ níwájú ilé àwọn ọlọ́pàá abẹ́lé tamọ̀ sí pólísì rìbìkan tìlú paraku wọn láwọn gba ojúlé sí ẹ láti fi kí ẹbí tara ìbátan àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò gbogbo ẹ̀yìn tí ń ra àwọn jà ní ṣọ́ọ̀bù ti àwọn wọn láwọn ń gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan kí ayọ̀kọ́ kárí ẹnìkọ̀ọ̀kan wa àlàáfíà kó wà nínú ìdílé wa pẹ̀lú gbogbo àwọn ohun tá a ti ń ṣe a kò ní pàgbákò àgbákò ò ní kò wá wọn láwọn ń fásikò láti ibi kí ẹni tí ń ṣe bàbá táwọn bàbá wa àwa náà kí wọn bàbá tí a fi tọ̀wọ̀ dárúkọ wọn aláàjì ṣàbíbù rahman alubambi àkí wọn pẹ̀lú àwọn alájà ìyàwó bàbá àwọn ìyàwó ilé wọn láwọn kí wọn gbogbo àwọn àbúrò ẹ̀gbọ́n ni àwọn kí pé kwásìkò yìí bàbá wa tamọ̀ sí em aláàjì ibrahim síléwò ni wọ́n tọrọ àwòye o.
0: adúpẹ́ arẹ́pọ̀pà ní àkókò yìí mo fi àkókò láti kí chef kati ìbánkọlẹ̀ fìbí àkínyó ìkólàṣọ ògúnrún àdámbà òní ẹkọjọ tí ò ní amásùmẹlà akínyín pẹlú ìdílé ìpè ẹkọ àsìkò wa ògbẹ́ ọgàbẹ ọmọ ẹkọ panibíjọ ti akínyín bàbá wa àsùmásúlẹ̀ akínyín àwọn onígbàgbé òyìnbó elépo oúnjẹ kéde màtí akínyín pé ẹkọjọ mẹta kan bẹẹ ni bàbá wa ilẹdí sebastian adúpẹ́ fún iní ọjọ tí ò ní mọ kí kúdúró ṣàbí akínyín lámìdí ẹkọ àsìkò wa wẹgbẹ ọlọrun lọgbọn akínyín kó ṣẹlẹ ṣẹlẹ ṣọlọmọ náà gbogbo ẹ tí ó kú adúpẹ́ pé olówó aláàánú kò ní fi agarada ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ìdílé àwọn ẹnìkọ̀ọ̀kan tí wọ́n ní ìfẹ́ láti máa gbọ́ ètò wa ǹjẹ́ kò ní bu wa kò ní bu fún yóò alọ́lá darius bàbá ilẹ̀ amẹ́ríkà kì í pé ẹ̀kú jókòó gbogbo ìdílé alọ́lá akínyín ìdílé nyàmọ̀dà kì í pé ẹ̀kú ọjọ́ tó ní ìdílé ìbùkọ́ adúpẹ́ fún yín pé orí ọ̀fẹ́ kó máa wà pẹ̀lú yín general mọ́ kí n pé àwa máa gbéra kúrò nílé iṣẹ́ wa nítorí pé àwòrán ojú ọmọ sorókù lágbára tó lọ ohun dúdú ojú ọ̀nà kọ̀ọ̀kan àlàkálà ńlá àwọn níbí wọn ni láti wá ìpàdé wa mọ́ sọ fún pé ó tún di ọjọ́ ọ̀la tí a máa tẹ̀síwájú agbára rẹ̀.
1: ọ̀dà jẹ́ gbogbo ohun tó dùn àbí tó ní níbẹ̀rẹ̀ ọ̀gbẹ́nù ní òpin òpin ayọ̀ ní ká máa nínú gbogbo tá a ti ń ṣe jẹ́ àfi àsìkò yàfi kí gbogbo àwọn tí wọ́n sọ wọ́sẹ̀ ní ọjọ́ ìní láti tọrọ àwọn àwo bàbá wa jẹ́ lòràn jẹ́ àkí wọn ọlọ́run ọba lókè kò fún yín ní ìlọsíwájú kò fún yín ní àlàáfíà àkí gbogbo yín pátápátá fàsìkò yàfi kí bọ́dá wa títí lọ́pẹ́ jẹ́ tòlátòlá ọkọ̀ yà láta kí wọn àní wàá gbàgbé bàbá wa chef cité ibè àkí gbogbo yín pátápátá bàbá wa ìtàmọ̀ sí fájú joseph àkí àwọn náà bàbá wọlú vincent tí wọn jẹ́ kí àwọn ètò ìkó lọ́lẹ̀ bàbá wa gani amusa alhaji àkí gbogbo yín àwa fàsìkò yàfi kí gbogbo àwọn ìdílé kadi ìdílé dosùnmù ìdílé kwami náà ìdílé yahoo àkí gbogbo yín pátá ìdílé togozin ìdílé balógun ìdílé diara kí wọn gbogbo àwọn tá a rà tàti kí ni ọjọ́ tẹ̀lé mọ́ bínú bàbá wa ṣàbí jẹ́ latifu ní kakíkòkà kí wọn ṣàbí jamiu àkí gbogbo yín pátápátá ìyá wa alhaji ali yerimoto ìjọba ń gbọ́ wa ẹ máa fi gbọ́dọ̀ kẹ́ máa fi ṣe ayọ́ akínyin ní kàdàgbẹ́ lọ́hùn gbogbo àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí alẹ́ kòtò ní akí wọn alhaji mumuni gbogbo àwọn tí wọ́n bẹ ní gado skutu ìlàkí pátápátá wa àdá nìkan sí ọlọ́run ọba lókè ọba aláwọ̀ àbí kó fi àbò rẹ̀ bọ́ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ ọgbẹ́ni jìnnà àwọn olókan tí ẹ ní láti kí àbí ti parí àwọn ètò ó dá jẹ́ àwọn tí bàbá wa pẹ́yẹmí àmọ̀ láti ṣe àbẹ̀wò yín o ẹni wa àwọn jùlọ èyí tí a mọ̀ sí pápí dígùtè mọ́mọ́ àkí gbogbo yín àwọn tá a rà láti kí ni ọjọ́ tẹ̀lé má bẹ̀rù má bínú ikú pẹ̀lú ọ̀nà gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa yá wa bí ivette alhaji wa ògodò ìjà àkí gbogbo yín pátápátá àbí aṣọ ńlá kọ́lé ìyà ńlá bello jafaro marshal isaac akinyo jàre mọ̀mọ́ sí olórúkọ mi àníṣùnọ̀wọ́ ohun búburú àbúọ́lọ́run ọba lókè kọ́ wa lórí ẹnìkọ̀ọ̀kan wa mo dágbére fún wa pé ọ̀dọ̀la